0: Baye ke na mu no be kwa mo zo no full radio station aye nke bu esam bai na nyeche so ine ku ku a uga anu aya mele eba anu abu our radio station eba aye ne wuptari na otutu ugu nke no kwese na anu maka ase ebu onye na aga anyi onye na eme ya du santi na komalo kpa na aga na azu komalo nye na eme ne upote ebo no maka oso bido komalo ebo nyeche so na anya anu abu radio station aye nke bu esam bai na ani enwe otutu ugu ndi nke aye si ka aye kọwarinu ya ka ebe onye na-eme n'obodo a obodo nke bụ Naịjirịa n'ihi na obodo a jọka ndewonu. Nke isi bụ gọọmenti etiti malitere ebe ọzụzụ CMS iji kwalite ngalaba ike Naịjirịa. Onye nọchitere anya gọọmenti kwuru okwu a, gọọmenti etiti megere CMS Energy Education and Development FEED nyake bụ nke a na-akpọ Sea Training Facility na Abeokuta nke dị na Ogun State ụbọchị Tuesday. Nke ibo bụ onye isi ndị uwe ojii nake bụ IG gara leta Gọvanọ Edo State kwe nkwa ime ka mmekọrịta nchekwa sikwa ike. Inspector General of Police nake bụ Olatunji Disu gara leta Gọvanọ Edo State nake bụ Senator Monday Okpeholo na Government House kwenye nkwa mmekọrịta nchekwa obodie nke isi ike ọfụma ọfụma. Nke ịtọ bụ Tinubu kwadoro ọnwụ onye ndu IS a na-achọ nake bụ Abu Menok na Lake Chad. Onye isi ala bụ onye isi ọchịchị obodo nke bụ Naịjirịa bụ Bola Tinubu kwadoro na ndị agha Naịjirịa na United States gburu Abu Bila A. Minok, onye a na makwara dịka Abu Minok, onye bụ onye nke abụọ n'ọkwa na Islamic State IS zuru ụwa ọnụ. Ekela mụ n'ọzọ ndị Igbo, otu anụ a kọ ha m n'ọnụ n'oge ugbu a. Ndị Igbo, ọya dịrị n'ụma n'ụtụtụ, dịrị n'ụma n'ehihie, dịrị n'ụma n'abalị. A sị n'obodo ọ bụ na ndị Igbo na-adịrọ ahịa ada azụ. Ekelakwa n'ọzọ, nne chezụra na anyị anụ a bụ full radio station anyị nke a na-akpọ Isam Binoculars. Anụ onye na-ekwu okwu a, afọ m bụ anya mmiri gụnye.
1: Ekwudere oyi, ezikwu bi ojú ọjọ́ ṣe rí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ ìkànnì yìí. Èyí ni ilé iṣẹ́ Isam Binocular Radio, èyí tó kalẹ̀ sí ìlú Yoròmù. Ìròyìn ló ń dé sétí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Bọ́lábí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó ọ̀nà ìròyìn náà. Ìjọba àpapọ̀ ti ṣe ìfilọ́lẹ̀ ibùdó tí wọn ò ti máa kọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní bí ìdàgbàsókè yóò ṣe bá iná mọ̀nàmọ́ná lórílẹ̀-èdè wa. Ọ̀gá àgbà fún àwọn ọlọ́pàá lórílẹ̀-èdè yìí ti ṣe àbẹ̀wò sí Gómìnà ìpínlẹ̀ Edo ní ìlú Benin. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kéde wípé ọwọ́ àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ti tó ọ̀daràn aṣíwájú àwọn agbésùmọ̀mí, ìyẹn tí wọ́n ń pè ní Islamic State, tí orúkọ rẹ̀ ń jẹ́ Abu Bilal al-Maruki ní erékùsù ilẹ̀ Chad. Wàyí o, jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ti ṣe ìfilọ́lẹ̀ ibùdó tí wọn ò ti máa kọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà.

0: City na Abeokuta nke dị na Ogun State ụbọchị Tuesday. Nke ibo bụ onyeisi ndị uwe ojii n'aka bụ IG gara leta Governor Edo State kwe nkwa ime ka mmekọrịta nchekwa sikwa ike. Inspector General of Police n'aka bụ Olatunji Disu gara leta Governor Edo State n'aka bụ Senator Monday Okpeholo na Government House kwe kwenye nkwa mmekọrịta nchekwa obodie nke isi ike ọfụma ọfụma. Nke ịtọ bụ Tinubu kwadoro ọnwụ onye ndu IS a na-achọ n'aka bụ Abu Menok na Lake Chad. Onye isi ala bụ onye isi ọchịchị obodo nke bụ Naịjirịa bụ Bola Tinubu kwadoro na ndị agha Naịjirịa na United States gburu Abu Bila E Menok, onye a na makwara dịka Abu Menok, onye bụ onye nke abụọ n'ọkwa na Islamic State IS zuru ụwa ọnụ. Ekele m n'ọzọ ndị Igbo, otu a nụ akọ ha m n'ọnụ n'oge ugbu a. Ndị Igbo, ọya dịrịnụ mma n'ụtụtụ, dịrịnụ mma n'ehihie, dịrịnụ mma n'abalị. A sị n'obodo bụ na ndị Igbo na-adịrọ ahịa ada azụ. Ekelekwa n'ọzọ nne Chezuna na anyị anụ a bụ Full Radio Station anyị nke a na-akpọ Isan Binoculars. Anụghị na-ekwu okwu a, afọ mbụ anya mmiri good news.
1: Ekwudere oyi, ezekwu gị ojú ọjọ́ ṣe rí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ ìkànnì yìí. Èyí ni ilé-iṣẹ́ Isan Binoculars Radio, èyí tó kalẹ̀ sí ìlú New Rome. Ìròyìn ló ń dé sétí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Bólágadé Bólábí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó ọ̀nà ìròyìn náà. Ìjọba àpapọ̀ ti ṣe ìfilọ́lẹ̀ ibùdó tí wọn ò ti máa kọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní bí ìdàgbàsókè yóò ṣe bá iná mọ̀nàmọ́ná lórílẹ̀-èdè wa. Ọ̀gá àgbà fún àwọn ọlọ́pàá lórílẹ̀-èdè yìí ti ṣe àbẹ̀wò sí Gómìnà ìpínlẹ̀ Edo ní ìlú Bìnín. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kéde wípé ọwọ́ àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ti tó ọ̀daràn aṣíwájú àwọn agbésùmọ̀mí, ìyẹn tí wọ́n ń pè ní Islamic State, tí orúkọ rẹ̀ ń jẹ́ Abu Bilal al-Maruki ní erékùsù ilẹ̀ Chad. Wàyí o, jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ti ṣe ìfilọ́lẹ̀ ibùdó tí wọn ò ti máa kọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí bí ìdàgbàsókè yóò ṣe bá ohun àmúṣagbára ìyẹn iná mọ̀nàmọ́ná ní orílẹ̀-èdè Nàìjíríà. Ibùdó yìí ni wọ́n pè ní Siemens Training Facility, léyìí tó wà ní ìlú Abẹ́òkúta. Wọ́n lérògbà wípé wọn ò kọ́ àwọn ènìyàn tó tó 6,000 ní orílẹ̀-èdè láti lè jẹ́ kí ìdàgbàsókè tó bá ètò àmúṣagbára ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún ìgbáyégbádùn àwọn ọmọ ènìyàn lábẹ́ ilé-iṣẹ́ ìjọba àpapọ̀, èyí tó ń pè ní Ministry of Power, Samaila Nasiru ló kéde ọ̀rọ̀ yìí wípé ìjọba àpapọ̀ gbé ìgbésẹ̀ yìí fún ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, ọ̀gbẹ́ni Athanatos Basalios sọ wípé lótìtọ́ ni orílẹ̀-èdè Nàìjíríà ti máa ń sọ àwọn ìpinnu oríṣiríṣi àti gbé àgbékalẹ̀ irú nǹkan báyìí, ṣùgbọ́n pàbó náà ló máa ń já sí lẹ́yìn ọ̀rẹ́yìn. Tá a bá wò ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ilé-iṣẹ́ ìjọba àti gbogbo àwọn aráàlú lórílẹ̀-èdè yìí ni òrí náà lò, tó jẹ́ wípé ẹnu lásán òun ni wọ́n máa ń sọ, ṣùgbọ́n tí àwọn èèyàn kì í rí àbọ̀ rẹ̀. Ó wá rọ ìjọba wípé gbogbo ohun tí wọ́n bá fẹ́ ṣe kí wọ́n ṣe é

0: Rere, ìjọba àpapọ̀ ti ṣe ìfilọ́lẹ̀ ibùdó tí wọn ò ti máa kọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí bí ìdàgbàsókè yóò ṣe bá ohun àmúṣagbára ìyẹn iná mọ̀nàmọ́ná ní orílẹ̀-èdè Nàìjíríà. Ibùdó yìí ni wọ́n pè ní Siemens Training Facility, léyìí tó wà ní ìlú Abẹ́òkúta. Wọ́n lérongbà wípé wọn ò kọ́ àwọn ènìyàn tó tó 6,000 ní orílẹ̀-èdè láti lè jẹ́ kí ìdàgbàsókè tó bá ètò àmúṣagbára ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún ìgbáyégbádùn àwọn ọmọ ènìyàn lábẹ́ ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ èyí tó ń pè ní Ministry of Power, Samaila Nasiru ló kéde ọ̀rọ̀ yìí wípé ìjọba àpapọ̀ gbé ìgbésẹ̀ yìí fún ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, Ọ̀gbẹ́ni Athanatos Basalios sọ wípé lótìtọ́ ni orílẹ̀-èdè Nàìjíríà ti máa ń sọ àwọn ìpinnu oríṣiríṣi àti gbé àgbékalẹ̀ irú nǹkan báyìí, ṣùgbọ́n pàbó náà ló máa ń já sí lẹ́yìn ọ̀rẹyìn. Tí wọ́n bá wo ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ilé-iṣẹ́ ìjọba àti gbogbo àwọn aráàlú lórílẹ̀-èdè ni òrì náà lò tó jẹ́ wípé ẹnu lásán òun ni wọ́n máa ń sọ, ṣùgbọ́n tí àwọn èèyàn kì í rí àbọ̀ rẹ̀. Ó wá rọ ìjọba wípé gbogbo tán bá fẹ́ ṣe kí wọ́n ṣe é ní òtítọ́ àti lódodo. Ọ̀gá àgbà fún àwọn ọlọ́pàá lórílẹ̀-èdè Nàìjíríà ti ṣe àbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ Edo ní ilé ìjọba ní ìlú Benin. Nígbà tí ó ń sọ̀rọ̀, ọ̀gá àgbà fáwọn ọlọ́pàá Ọlátúnjí Dìsù sọ wípé òun gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ Edo látàrí àwọn ìfọwọ́sowọ́pọ̀ tó ti ń ṣe pẹ̀lú àwọn ọlọ́pàá àti láti dojú ìjà kọ ọ̀rọ̀ lórí ètò ààbò ní ìpínlẹ̀ rẹ̀. Gómìnà náà kò ṣàì fi ìdùnnú rẹ̀ hàn látàrí àwọn ohun ọ̀tun tí ọ̀gá àgbà yìí gbé wọnú iṣẹ́ àwọn ọlọ́pàá, tí ó sì sọ wípé inú ò ń dùn pẹ̀lú bó ṣe wá bẹ̀ ohun wò, tí àwọn ó sì jọ sọ àjọyípọ̀ láti mú òpin dé bá ìwà jàǹdùkú lórílẹ̀-èdè Nàìjíríà. Síwájú sí, ọ̀gá ọlọ́pàá yìí sọ wípé àwọn kò lè dá iṣẹ́ yìí ṣe bí kò sí wípé àwọn ń wá ìfọwọ́sowọ́pọ̀ àwọn ènìyàn, àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ àti àwọn àjọ tàràlù láti dojú kọ ìpèníjà lórí ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Tinubu ti kéde wípé ọwọ́ àwọn ọmọ ológun Nàìjíríà ti tó ọ̀daràn ọ̀bàyéjẹ́ aṣíwájú àwọn Islamic State tí ó ń jẹ́ Abubilal Al-Manuki, tí àdàpè rẹ̀ ń jẹ́ Abu Manok. Wọ́n kéde wípé àwọn ọmọ ológun Nàìjíríà pẹ̀lú àtìlẹ́yìn àwọn ọmọ ológun ilẹ̀ Amẹ́ríkà gbéná ìjà kọ wọn ní ibùdó wọn léyìí tó wà ní erékùsù Lake Chad, nígbà tí Abu Malik àtàwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tí ọwọ́ tó wọn tí wọ́n sì ṣekú pa gbogbo. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní tó dìgbà kan.
1: All right, ladies and gentlemen, my name is Semsi Alamano, also known as the Enjoyment Landlord. And speaking right now, always listen to Sports Daily on Esan Banacola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here.
2: Welcome to Sports Daily from Esan Banacola Radio. I am Big Billy. First from the local sport, Nigerian women relay made history at the African Athletes Championship in Accra on Friday, breaking the championship record in the women's 4x100 meters

0: gọọmenti etiti malitere ebe ọzụzụ CMS iji kwalite ngalaba ike Naịjirịa. Onye nọchitere anya gọọmenti kwuru okwu a. Gọọmenti etiti megere CMS Energy Education and Development SEED, nke bụ nke a na-akpọ SEED Training Facility na Abeokuta nke dị na Ogun State ụbọchị Tuesday. Nke ibuo bụ onye isi ndị uwe ojii nake bụ IG gara leta gọvanọ Edo Steeti kwe nkwa ime ka mmekọrịta nchekwa sikwa ike. Inspector General of Police nake bụ Olatunji Disu gara leta gọvanọ Edo Steeti nake bụ Sinetọ Monde Okpeholo na Government House kwe kwenye nkwa mmekọrịta nchekwa obodie nke isi ike ọfụma ọfụma. Nke ịtọ bụ Tinubu kwadoro ọnwụ onye ndu IS a na-achọ n'aka bụ Abu Menok na Lake Chad. Onye isi ala bụ onye isi ọchịchị obodo nke bụ Naịjirịa bụ Bola Tinubu kwadoro na ndị agha Naịjirịa na United States gburu Abu Bila E. Menok, onye a na makwara dịka Abu Menok, onye bụ onye nke abụọ n'ọkwa na Islamic State IS zuru ụwa ọnụ. Ekele m n'ọzọ ndị Igbo, otu anụ a kọọ ha m n'ọnụ n'oge ugbu a. Ndị Igbo, ọya dịrị mma n'ụtụtụ, dịrị mma n'ehihie, dịrị mma n'abalị. A sị n'obodo bụ na ndị Igbo na-adịrọ ahịa ada azụ. Ekelekwa n'ọzọ nne Chezona na anyị anụ a bụ Fu Radio Station anyị nke a na-akpọ Isan Binoculars. Anụghị na-ekwu okwu a, afọ mbụ anya mmiri gụnyere.
1: Ekwudere oyi, ezikwu bi ojú ọjọ́ ṣe rí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ ìkànnì yìí. Èyí ni ilé-iṣẹ́ Isan Binoculars Radio, èyí tó kalẹ̀ sí ìlú Yoròmù. Ìròyìn ló ń dé sétí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Bọ́lábí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó inú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ti ṣe ìfilọ́lẹ̀ ibùdó tí wọn ò ti máa kọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní bí ìdàgbàsókè yóò ṣe bá iná mọ̀nàmọ́ná lórílẹ̀-èdè wa. Ọ̀gá àgbà fún àwọn ọlọ́pàá lórílẹ̀-èdè yìí ti ṣe àbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ Edo ní ìlú Benin. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kéde wípé ọwọ́ àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ti tó ọ̀daràn aṣíwájú àwọn agbésùmọ̀mí, ìyẹn tí wọ́n ń pè ní Islamic State, tí orúkọ rẹ̀ ń jẹ́ Abu Bilal al-Maruki ní erékùsù ilẹ̀ Chad. Wàyí o, jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ti ṣe ìfilọ́lẹ̀ ibùdó tí wọn ò ti máa kọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí bí ìdàgbàsókè yóò ṣe bá ohun àmúṣagbára ìyẹn iná mọ̀nàmọ́ná ní orílẹ̀-èdè Nàìjíríà. Ibùdó yìí ni wọ́n pè ní Siemens Training Facility, léyìí tó wà ní ìlú Abẹ́òkúta. Wọ́n lérògbà wípé wọn ò kọ́ àwọn ènìyàn tó tó 6,000 ní orílẹ̀-èdè láti lè jẹ́ kí ìdàgbàsókè tó bá ètò àmúṣagbára ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún ìgbáyégbádùn àwọn ọmọ ènìyàn lábẹ́ ilé-iṣẹ́ ìjọba àpapọ̀, èyí tó ń pè ní Ministry of Power, Samaila Nasiru ló kéde ọ̀rọ̀ yìí wípé ìjọba àpapọ̀ gbé ìgbésẹ̀ yìí fún ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, ọ̀gbẹ́ni Athanatos Basalios sọ wípé lótìtọ́ ni orílẹ̀-èdè Nàìjíríà ti máa ń sọ àwọn ìpinnu oríṣiríṣi àti gbé àgbékalẹ̀ irú nǹkan báyìí, ṣùgbọ́n pàbó náà ló máa ń já sí lẹ́yìn ọ̀rẹ́yìn.